ṣe lábẹ́ bíbí sẹ́sẹ́ mẹ́lẹ̀ yọ mọ́. Àgbàdùdù alẹ́ bẹ́ fi lábẹ́ bẹ́ tọ́ dẹ́kẹ́ mẹ́ ní àtsọ mọ́. Yẹ ń tọ́ máa nù yẹ bẹ́ zámà, yẹ fọ́ náà sẹ́lẹ̀ bí yá mà. Lẹ́mí kẹ́ dẹ́ tu àmà, yẹbi ó náà sùpọ̀ dẹ́ fu àmà. Yọ́mọ yọ́ pàtó alẹ́ tù, gàskó ni gẹ́gẹ́ máa tù. Sálágà tí ló gẹ́ tàì.